0: lọ́jọ́rú tán yín wíwá fìdébù ẹ̀mí dèrò bíi nítorí mi mi rò pé tán tó ń lò pòròpó mi tán lẹ́wẹ̀. Ìkànlẹ́ ọ̀ yìí pómi kókóró àgbà sá gbìnà tí lóbìnrin yìí kan tantan lóbìnrin tó kú dáko nù pé eyín pé lóbìnrin pàṣẹ tó mùkúrọ̀mẹ ẹ lọ sí àlejò gbìnà tó kú dáko ni mi fọ́n tẹ́gbẹ́ ọ èmi náà rò ònùyẹn máa ṣàyẹ tóbi tó sílẹ èyí sì ṣe bóblódéjì ọ iná wà dàgbé nù mẹbi mọyà mọyà sẹnẹsẹ.
1: Náà mọ ẹ ní bẹ sọ bọ mi yọ mi yọ mi ní fọn sàn mọ wa
0: èmi ọ̀n tó gbé tọnu mi
1: ìran chẹ́rin mi dé
0: supa sọ ń tó gbé tọnu kàn dà kó sakramento
1: mọ ẹ sakramento ariel
0: ariel ń tó gbé ní ó tó gbé nù mẹ́ra kó sọ́jà náà gbónú bẹ́ẹ̀ kò yí mẹ́bùrọ̀ wà sọ́rọ̀ sẹnẹsẹ kó yọ bí ọ̀hún dé bọ̀ wa.
1: Ìran chẹ́rin mi yẹn sún ń gbọ̀nyẹ kàmi tán o tó gbé nù mẹ́ra sọ́rọ̀ rà tó planète lẹ ẹsì gan.
0: Tibi gbọ́n mi de o. Dena jate de bẹ. Wa ma dọ̀ ko de dọ̀. E o, amadu mi yẹ nukulo mẹ ọ, ko dọ̀ wẹ kẹtẹlẹ bi yẹ mi àwọn. Mi mọ̀ nukun jẹ mi à. N'o gbẹ nu ye mẹdẹlẹ do fi do to ẹ gbèsè sàn de. Mẹdẹlẹ ka do fi de fo. Bo do to ẹ. Mẹdẹlẹ fo do pàfinu pẹnu kàn. A ma mọ àyè pàfinu pẹnu gbèsè yàn. Tóbó nu. Nǹkan tántan ọ̀nà kó ẹnu tó sọ̀nù mi tán tó fínà pẹ̀lú bọ̀mí náà tó mọ pọ́n bọ́n tó pọ̀ pẹ̀ tó bọ̀ ẹnu jẹ kó ta kézi ọmọ tán ṣèjì ilé súnmi mọ̀ ẹ̀.
1: Dọ́gbẹ́ nu mi.
0: Wọ́n yẹ lọ dọ́gbẹ́ tọ́nu mi.
1: Bẹ́sì gàjí ká sọ gàjẹ́ mẹ́ gbọ̀ngàn tó bì jí dọ́gbẹ́ mẹ́rẹ́ bí bọ́dọ̀ mi kú sásọ mi tán. Gbogbo ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìnà dìpọ̀ ọ̀rọ̀ mi jẹ́ mímẹ́rù kẹ́kẹ́ kún ẹlẹ́ mímẹ́rù mọ́tò kún ẹlẹ́ ọ̀nà zọ́bọ̀ àwòfẹ́ ọ̀nà ìjìjẹ́ tọ́ mímẹ́rù pọ́pọ́ zìyàn lọ́dá kọ́mbọ̀rọ̀ sẹ́yìn tán sẹ́yìn àlítà sẹ́ ǹjẹ́ àlídì náà yíyan mọ́ra àwòfẹ́ ọ̀nà jẹ̀mẹ́ ẹ̀ná sùpọ̀ wa ẹgbẹ́ sọ̀rọ̀ mìíràn fọ́nsà múná fi máa dọ̀kọ́ pẹ̀ yàrá kodo yàrá wò ha kodzirawo ma lẹ kodzirazɔ atɔ lɛ eye ne fiyenu wa sɔde yɔ ne.
0: Tsogbo na le kplɔ nu mɛ.
1: Gaji.
0: A le kplɔ nu mɛ. A dɔ ɛni wa. Mi tɛ kɛlɛ a dɔ ko dɔ la. A le kplɔ nu mɛ gaji.
1: Gaji.
0: Nyɛma wa ka di ɔn ko ekpe ma.
2: Dẹ a dẹbo nínú na.
0: Na dẹbo nínú ta hàn.
2: Ẹ gbè ní bẹ́ẹ̀ ni ọ, àti òwe ẹ kúlẹ̀ tí a ti bọ̀ nọ ma gbọ́ àná
0: tó ẹ. Ẹ dẹ́gbẹ́ mi náà yẹn na dẹbo nínú ta hàn.
2: Mẹ́fì yẹ kọ́ de dẹ, yẹ ló ko ma gbẹtọ́ ló wẹ̀ ayé.
0: Ẹ
2: o. Ọmọ ní ẹ gbè jọ́nà ni bà máa yẹ ló wẹ̀.
0: Lọ́rí yẹn lọ yẹn ní kúsù kan mẹ́ ọ tán.
2: Ndọ́ ma dẹba gbọ́ àfi mọ àná.
0: Lọ kan mẹ́ ọ. Nana
2: dọ̀ wọ kẹ́nu ẹ̀ náà tiẹ̀ mi náà dọ́gbẹ́ mi bí dọ́gbẹ́ ntoro mi tó rẹ̀ bí bó ká dọ́gbẹ́ nu kàn án sí ẹ̀nẹ́sẹ̀ tán rẹ̀ bí bó tẹ̀ kàn tọ́pá tán rẹ̀ bí sí bó ká dọ́gbẹ́ nu mẹ́nu wa sọ́ká mi tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ n bolo ọ̀s mi tán ọ̀s attention sécurité pour tous et in content mọ̀nà yín àwọn gan bruno bruno mẹ́nu fún àwọn akáli ta fi ní dépò tó bruno adọ́ yìí lọ o kó kọ̀ mi wá gbé yọ má dọ́ mi lọ náà o. Apprenti yɛ sɛ do robinet yɛ kɔn bɔ siyɛsiyɛ pere mu eka mɛ propriété yɛ kɔkɔ ìgbẹ kɔ mɛ ya de tiyɔ la de kundi apprenti yɛ bɔ robinet kura yi bɔ kun bɔ.
0: Ayi dɔnku tɔ pɛnu sɛrafɛ weko nu.
2: Ɛyà se.
0: Weko dɔ ne bɛ.
2: Weko
1: yɛ.
2: F'i fo sɛ tɔmɛ yàtɛ tɔmɛ.
0: Ɛ wo dɔ ko dundɔ ko itɔn ko ni tɔ gbɛni abi ndadɔgbɔ
1: wa
0: yà masɔgbɛsirɛ.
1: Gaji.
0: Ɛdɛ so tonsi.